0: 97 ABJ.
1: Ó dẹ̀ dá mi lójú pé ohun gbogbo tí o bá fi ọwọ́ rẹ kàn yóò bọ̀ ṣe. Nǹkan kan tí o bá béèrè ìwọ yóò rí gbà. Nǹkan kan tí o bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.